0: dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mo wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ àgbàlagbà ẹni tó jẹ́ kó ṣeé ṣe láti gba adé ilé. Mo wá fi àsìkò yín bẹ̀rẹ̀ lọ́wọ́ àgbàlagbà ọlọ́pàá gẹ́gẹ́ bí ipò mi.
1: Ẹkújogo ológun lèmi, èmi ò mọ̀rọ̀ sọ ń pọ̀ fún. Kábíyèsí ní kí n kèrè ohun tí mo bá fẹ́. Mo ti mọ ohun tí mo fẹ́, ṣùgbọ́n ó yẹ kí n ṣàlàyé fún yín ìdí ẹ̀ tí mo ṣe fẹ́ nǹkan tí mo fẹ́. Ẹ̀yin ará àjogbo, ẹ máa kó àfaradà. Ẹ wo bí ìlú wa ṣe dà.
2: Ọmọ tí yóò ní.
1: Èmi ò bá.

0: ṣe bá yìí. Ọ̀sùn tí mo ti fẹ́ náà ni adé ìjẹ. Mo wá ké sí ọba yín lápitẹ́ kí ó gbé adé náà lémi lórí.
1: Ẹ wá gbà mí.
0: Ìwọ ọmọ ogun yìí. Ó mọ ohun tó ń sọ.
2: Tó fi fẹ́ dé adé ìjẹ.